0: Friday láti aago méje alẹ́ 7 PM
1: lórí Pápá Plus ní ìkànnì yìí Eagle 7 Sport Radio 103.7 FM wọn ni wo ẹ̀rọ VAR lórí ọ̀rọ̀ ayé yín o tí wọ́n bá lọ wò ńkọ́ fún àǹfààní tiyín àti tèmi ló máa jẹ́ o lóní wẹ́rẹ́wẹ́rẹ́ lóní wọ̀rà ṣíṣà ẹ jẹ́ ká pàdé lórí ètò LPP lórí Pápá Plus lọ́sẹ̀ yìí.
2: Sunday Vibes with Princess. Pause. Reflect. Grow. Every Sunday from 1 p.m. The Vibes with Princess. Real conversation. Soulful music. Honest reflection. Your calm space on radio. Sunday Vibes with the Princess. On